lórí dọ̀bálẹ̀ lèmi ọmọ yá buro ìyẹn rẹ̀ mọ́ wa sẹ́jú mọ́ fi ń kí gbogbo àwọn ọmọ ẹ̀ka rẹ̀ jíire jákè ìjálẹ̀ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá pé a kú jíjíire ọkọ̀ ìjọba ò ní sá ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àdélé bári àrìnàkore àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́ ẹtì ojúmọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún tá a mọ̀ sí oṣù èbìbí ọdún 2024 mọ́ kí n pé ẹ kú dédé wo yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn la ó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé látàmọ̀ sí fraternité tó wá ṣàlàyé lórí ètò ìdàgbàsókè bẹ̀rẹ̀ ní ọdún 2025 fi lọ ní ọdún 2035 ààrẹ lọ́dọ̀ apatistalon ti gbé ayẹyẹ àlàáfíà sókè ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ètò ayẹyẹ ìpàdé ìkẹyìn ti àwọn aláṣẹ ìjọba ibi tí ààrẹ lọ́dọ̀ apatistalon fi ń dágbére fún ìjọba ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ká máa mú iná lọ ká máa mú bọ̀ nílẹ̀dẹ̀ benin èyí jẹ́ ohun kan pàtàkì tó ń jẹ́ kí àwọn iléeṣẹ́ kéékèèké máa pàdánù ìwé ìròyìn tamọ̀ sí le matinal òun wá ṣàlàyé bákan náà lórí ìpàdé ìkẹyìn ti àwọn aláṣẹ ìjọba ní ààfin tamọ̀ sí marina èyí ni ìdágbére ààrẹ lọ́dọ̀ apatistalon láti fi jẹ́ kí ó gbé oyè fún ẹlòmíràn ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ilẹ̀ tó wáyé pẹ̀lú ẹni wa mọ̀ jùlọ tamọ̀ sí betty marcos ní wọ́mẹ̀ wọ́n ni àwọn ìlànà ìtúsílẹ̀ fún ọ̀rọ̀ yìí ìwé ìròyìn kan ń ṣàlàyé lọ nílùú kútọnu ilé ajẹ́lẹ̀ gbé ilé ibì kan tí wọ́n ń ta epo ìrọ̀bì kúrò ní ẹ̀bá àwọn ojúlé ẹ̀kọ́ kékeré ìwé ìròyìn tamọ̀ sí l'investigateur òun wá ṣàlàyé bákan náà lórí ìgbésí ipò ìjókòó ìdarí oyè ìjọba ti mú ipò ibi tí wọ́n láti ṣe ayẹyẹ ohun yìí o ìwé ìròyìn kan náà sọ̀rọ̀ lórí owó àwọn ajílẹ̀ ti ètò ọ̀gbìn bẹ̀rẹ̀ ní ọdún 2024 fi lọ ní ọdún 2037 wọ́n ni àwọn iye tí a fi ń ta àwọn ajílẹ̀ yìí ìwé ìròyìn tamọ̀ sí labusol òun náà tún wá sọ̀rọ̀ lórí ìdarí oyè pẹ̀lú ìtẹ̀síwájú nínú ìmúṣe àròdà apatistalon ti ní ìgbọ́kànlé sí ẹniwa àwọn jùlọ tamọ̀ sí wàdà yìí ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìgbésẹ̀ láti lé àwọn òṣìṣẹ́ ojúlé ẹ̀rọ tamọ̀ sí srtb kúrò lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n ń lọ bí 180 tí àwọn tí wọ́n ń ṣe àwọn oníròyìn wọ́n kù sí ohun gidigidi ìwé ìròyìn tamọ̀ sí l'informateur òun náà wá sá ìgbọ́kànlé sí ẹniwa àwọn jùlọ tamọ̀ sí wàdà yìí ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìgbésẹ̀ láti lé àwọn òṣìṣẹ́ ojúlé ẹ̀rọ tamọ̀ sí srtb kúrò lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n ń lọ bí 180 tí àwọn tí wọ́n ń ṣe àwọn oníròyìn wọ́n kù sí ohun gidigidi ìwé ìròyìn tamọ̀ sí l'informateur òun náà wá sí ìgbọ́kànlé sí ẹniwa àwọn jùlọ tamọ̀ sí wàdà yìí ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìgbésẹ̀.

wọn ò ṣiṣẹ́ ojúlé ẹ̀rọ ta mọ̀ sí srtb kó lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n ń lọ bíi 111 tí àwọn tí wọ́n ń ṣe àwọn oníròyìn wọ́n kùn sí òun gidigidi ìwéròyìn ta mọ̀ sí l'informateur òun náà wá sálà síri rẹ̀ gbogbo àwọn olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwéròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tọ́ wa ní etí pẹ̀lú ìwéròyìn ta mọ̀ sí evey info nígbà tí wọ́n kùn sí ohun yìí afárá àdàmà ilé ajẹ́lẹ̀ ìlú paraku ti bẹ̀rẹ̀ sí ohun yìí ṣe wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwéròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tọ́ wa ní etí pẹ̀lú ọmọ yìí ọ̀wọ́n jùlọ ta mọ̀ sí michelle dosunmu àrẹ̀mú ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìparí ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà ni

0: Ẹṣeun ẹ̀ka sàn gbogbo ẹ̀ tí ẹ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ète ní. Ní ọjọ́ ìní tí ń sọjọ́ ẹtì ojúmọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún tá mọ̀ sí oṣù èbìbí ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ́ kí n pé ẹkú dédé wo yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń gbé. Aago mẹ́ta ti ku ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé iṣẹ́ wa. Ọmọ yín àbúrò ìta mọ̀ sí Michelle Dosunmu lórúkọ mi. Arákùnrin wa ti a mọ̀ sí Abulaka Castro. Àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa. Àwọn ìlànà àwọn ìròyìn mi ló kàn tí mo fi lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí. Jẹ́ ní ọjọ́ ìní tí ń ṣe ọjọ́ ẹtì yìí ni ọ̀kan láàrin àwọn ọkọ̀ ńlá tó ru àwọn mọ̀lúù lọ parí ìrìn àjò rẹ̀ ní gbẹ́gbẹ́lẹ̀ ìdàlélọ́hùn àṣálàyé nípa rẹ̀. Àjọ̀dún ti àwọn ìdílé ní ọjọ́ ìtì ní ti ṣojú mọ́kìndógún ni à ń ṣe eléyìí. A ó tún wá ṣàlàyé lórí rẹ̀. Lẹ́yìn tí ọdún oléákùn ọ̀sẹ̀ méjì dàfà ìmọ̀ kí owó àwọn ẹran kan má ba àbùlé ohun tó fa sábàbí ẹgbọ̀n ní àsìkò yìí. Nípa ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa tí wọ́n fẹ́ lọ síbi ìdánwò ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn ni wọ́n máa ń mọ oògùn olóró láti jẹ́ kí wọ́n ní agbára. Ǹjẹ́ eléyìí ọjọ́ nǹkan tí àwọn olùkọ́ wa pẹ̀lú àwọn tí wọ́n ṣiṣẹ́ wòsàn àwọn ọbẹ̀nu àtẹ́lù. Bí ààyè bá gbà wá a ó ṣe àlàyé lórí àwọn ìyá wa tí wọ́n ń ta àwọn oúnjẹ ọwọ́ tí wọ́n fi ń ta àwọn oúnjẹ náà ni wọ́n mọ̀ fi gba àwọn owó. Ǹjẹ́ nǹkan tí ó burú jù ni wọ́n ní àwọn ìlànà àwọn ìròyìn tá fẹ́ lọ nípa rẹ̀. Ẹ bá wa lọ ó ti yá o. Mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn tí àṣàyàn tọjọ́ ìní. Ní ọjọ́ ìní ní ìwọ̀n òwúrọ̀ ni ọkọ̀ ńlá kan tí ó ru àwọn mọ̀lúù jẹ́ lọ́ọ́ parí ìrìn àjò rẹ̀ tó fara pa ní gbẹ́gbẹ́lẹ̀ Tamaru fi lọ ní Bankpo ní ìpínlẹ̀ Ìdàlélọ́hùn. Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí wọ́n jẹ́ olùwànípè nínú ìfarapa ọkọ̀ yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọkọ̀ náà bàjẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n ṣe àwọn ọlọ́pàá sọ̀gbóró dẹ̀rọ̀ tamọ̀ sí police republican wọ́n ti débẹ̀ tí wọ́n lọ fi ètò sínú ìrìn àjò àwọn ọkọ̀ tó kù láti fi ìdábòbò sí gbẹ́gbẹ́lẹ̀ yẹn láti jẹ́ kí àwọn náà wọ́n ṣe ìwádìí ohun tó fa sábàbí tí ọkọ̀ náà fi ṣubú tí ó fi ṣekú pa àwọn wọ̀nyí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun tó bàjẹ́. Bí a bá tẹ̀síwájú ǹjẹ́ ní gbogbo àwọn ojúmọ́ kẹẹ̀ẹ́dógún báyìí la máa ń sọdún àwọn ìdílé. Jẹ́ ìdílé ní ìpìlẹ̀ àwa láwọ̀ dúdú àwa adúláwọ̀ yìí báwo ló ṣe rí gbà ǹjẹ́ a ní ìdílé dáadáa tó wúlò. Èyí mú wa jẹ́ kí a bèrè ọ̀rọ̀ lẹ́nu ọ̀kan láàrin àwọn òmùwé pàtàkì Clema Yago ti Yarigo tó sọ̀rọ̀ yìí lórí ohun ìfún wa. Nínú àwọn àlàyé arákùnrin wa Clema Yarigo òun ni pé ìdílé ìmímọ́ ọjẹ́ ohun kan tí a ń tètè fara hàn pé nínú ohun mẹ́ta pàtàkì ni ìdílé aláyọ̀ wà fún. Àwọn ohun mẹ́ta pàtàkì ọba lórí ìfọ̀kànbalẹ̀ jẹ́ àlàáfíà pẹ̀lú ìfawọ́wálé lọ́jẹ́ àwọn ohun mẹ́ta yìí tó jẹ́ pé ó lè rọ̀ mọ́ fún àlàáfíà ìdílé kọ̀ọ̀kan. Pé àwa adúláwọ̀ kì í ṣe pé òun fẹ́ ń bẹnu àtẹ́lù wá ṣùgbọ́n a náwó fún ẹ̀kọ́ àwọn ọmọ láti jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n di ìdíkùdì ni kí wọ́n di àwọn jàgídíjàge. Kí ohun tó tẹ̀fà ni pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ta ní àsìkò yìí tí àwọn ọmọ ń lò kò fà kí àwọn òbí lè mójútó àwọn ọmọ kí wọ́n lè rí báwo la àwọn ọmọ yìí ṣe ń ṣe gbà kí ni ìwà tọmọ yìí ní. Ǹjẹ́ ó ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwàkiwà àbí ìjà nínú ìdílé. Nínú àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa ni pé ó yẹ kí ìjọba kí ó náwó fún àwọn ọ̀dọ́ nípa ẹ̀kọ́ àti iṣẹ́ ọwọ́ gidigidi láti jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n mú iṣẹ́ ọwọ́ ṣe kí wọ́n lè ṣiṣẹ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ. Ǹjẹ́ yóò jẹ́ kí wọn ò ní ní ìwà burúkú ìwàkiwà ò ní sí lọ́dọ̀ wọn nítorí pé wọ́n ń ṣiṣẹ́. Ǹjẹ́ ohun tó yẹ kí a ṣe ní orílẹ̀-èdè wa ní pàtàkì ní ìgbẹ́gbẹ́lẹ̀ àwa adúláwọ̀ gẹ́gẹ́ bí ohun tá a rí gbọ́ látẹnu àwọn wọ̀nyí ẹni wọ̀n jùlọ tí a mọ̀ sí Clema Yarigo. Nínú ìtẹ̀síwájú wa jẹ́ níwọ̀n ọ̀sẹ̀ méjì lásọdún iléyá àwọn ọmọ mùsùlùmí. Bí ó ṣe ń lọ gbà a ó ṣe àkíyèsí pé àwọn owó ẹran yóò tún bùlé tí yóò wọ́n ju àwọn ọdún ta kẹ̀yìn sí lọ. Èyí mú wa jẹ́ kí a rí ọ̀kan láàrin àwọn ọmọwé pàtàkì tó ṣàlàyé nípa rẹ̀ fún wa sírí ìjọ àmọ́ ohun tó fa sábàbí jẹ́ nínú àlàyé arákùnrin ni pé ẹni ṣàìmọ̀ láti ìgbà mélòó kan lọ ni wọ́n ti tibode ilẹ̀ benin pẹ̀lú ilẹ̀ niger pé ìṣòro lọ jẹ́ fún ilẹ̀ méjèèjì kí wọ́n fi kó àwọn ẹran wá pàápàá jùlọ awon olede ti won ro mo wa meta hun tan pe ni sel awon na ni won ko awon era wa ni olede ibene mo lu ni abi awon ewure ni agutan ni awon ni won ko wa to ele Burkina Faso ohun si wa ko pe awon gbogbo awon to nse ni ile to hun ko gbono jade mo je won to ko wa ni gbegbele wa eyi ta si ansi ni olede wa ko to wa debi pe ki a le fi lobo se to ati bi o se ye ti awon ilu okere na ni awon ra gege bi awon ra ta fi nse leya ibale je mo lu ni abi awon agutan je ninu alaye arakon wa sire ijo wa mo pe bo ri be tori pe awa ta nlo e wa ju awon ti won ta lo o di dandan ki wo re ki o bule tori pe bi o se nlo gba ani o ye ki awon na ki aso igbadi wa gidigidi ni olede wa pataki julo ijoba ko je ki awon odo ki won lo mu nipa awon eran nla lati won si ni begbele mu ki won gba awon eran na ki won be sisi ni olede bi ni tori pe ra won o ja awon ra to ni ora to lagbara to tobi ibale je mo lu ni abi awon akutan nje ki won lo gba lodo awon won ki won fun won ni owo awon ti won si eran ki joba ko fun won ni owo ki won ma si eran bo se to ati bi o se ye ti depo pe eyi ti awon na nse ni olede wa ki o le ma to wa tori bori be owo ro ni bule so mo baba se pe ti awon olede to kun ni a ma lo ti won ma fo kun fun wa je yo ni wa lara gidigidi o ye ki joba ki ona olode de awon ti won si awon ran yi ibale je awon ti won si ma lu ni abi awon ti won si ewure ni ki won fun won ni iranlowo lati tesiwaju ninu eran sisin yi ki a le je anfani won bo se to ati bi o se ye lo je oro sire ju amo ti o fi to wa ni eti ninu itesiwaju ye ba si akesi lawosun lawosun idawo bayi ibale je PPC abi back abi bebe lo awon mo ma nko we ju tori pe won fe lati ye o si je dada ohun ti o se lati bi osu meja mejo je to fe pari awon eto yi o ye ki ori ona abayori sugbon ohun ti won ma nse to je onbuburu ni pe opo lari won ni won lo ogun oloro ti an pe ni drug ki won ma ba sun abi ki won le ni ki won le lagbara lati fi sise eleyi je nkan ti o buru ju o mu wa je ki a lo ba okan lari awon oludaroju leko giga adugbo kedama leon shafa to fun awon omo ileko ninu alaye re ni pe awon se lakesi baun ni sugbon awon odo na awon ro pe nipa mimo ogun loro baun ni ni won le ni lo siwaju ki won le ni agbara abi ki opolo won ki o pe pe iro lasan ni kaka ibe won pa opolo na ni won ba je ni tori pe ni ojo waju iwa je isoro fun iru awon baun ni nje ohun ti o ye ka ma se ki awon ko ma se tori pe ohun sisun lo je agbara eniyan gbogbo awon ta ti se ni osan gege ta sare kakiri lotun losin bi abasun ni gbogbo re ma n pada bo ti o nsimi nje o ye ki a ma sun ni asiko ki a ma je ki ara ko ma simi ara je opolo je nkan ti a le ma toju ki a le agbodo ma se toju re lore kore ki a le ni alafia sugbon nipa mimo ogun oloro ba oni ko a fi ni agbara pe eleyi je nkan ti a fi n para gidigidi a n para wa ni awon odo ti won fun irufe wa ba oni ti won mo ogun loro pe n o ni sun o ye ki n lagbara ki n fi kowe iro lasan o le di ojo na ti o je ojo idanwo na ki o si subu abi ki o dagiri kan ko mu o je ki awon ti won se irufe wa ba ni ki won kawo ki won yawo ko ninu re ohun ti o da oda ni ki e ma sun ki e ma je ohun to da awon fun wa ni eko ni pe oyin gidi ogidi oyin yen lo ye ki e ma lo ke ba ti bu so ke ma la o ma nfo opolo o ma je ki opolo tutu je awon obi era awon yin fun awon omo ki won ma lo gege bi arakunrin wa leon shafa se wi fun alafia ati imo awon omo ninu itesiwaju wa ati lati lo si bi pari iroyin asan ojo ini je esi akesi fun awon iya wa mina ti won ta awon nje owo to fi nta awon nje na na ni o ma fi gbo lodo awon ero ile je nkan ti o buru ju ti ko da awari eni wa won bi lo ti a mo si apaki je apaki alasan to sale ifun ani pare nitori ojo kan lare awon ni wosan pipe oni ohun yi je nkan to buru ju pe leyin gba ti ba ti nta awon nje ya wa owo te fi nta awon nje na ni ke ma fi gba owo lodo awon ero mo ibi ti owo na ti wa tori pe ibi ti owo n gba opolopo owo ni o n gba owo to mo n dani ti awon idoti nbe ninu re ti e ba si gbowo na pelowo te fi n taja je ti ki do ti na sinu nje nu gbogbo awon ti won je won le be si ki won be si sewo abi ki won be si isugisu yo ku arun ba awon awon miran je o ye ki amodaju pe ti aba tin taja owo ta owo ta fin taja yen ko leto ki a ma fi gbo owo lodo awon ero o se ki a ma fowo wa ki a ma wa ninu imototo tori onje ti a nje sinu ikun o ye ki imototo ko wa nipa re je lo je ohun tari gbon latenu eni wa won gbo ti a mo si alasani apaki ti won fi to ani eti je ibi ni o fi awon eto duro e mo se alaye lori oko kan ti o pari iri ajo re ni oro e to ko awon molu ti o si kupo opolopo ti o si ba opolopo ohun je ta se alaye nipa re ni gbegbele tamaru fi lo ni banpo ni ipile ndali asalaye lori ajodun ti awon idile ti a ma se ni gugu awon ojumo kedogun ta wa yi bakan na ni leni ose meji lasi odun leya awon eran gba ta fa mo ki wo re ko ma ba bule asalaye nipa re eyi tin se eto eko opo lani awon odo ni won mo ogun oloro ki won ba sun abi ki won ni agbara eni tin se oga agba obi leko giga adugbo kedama orin ara eleyi ki fun lagba kaka ibe o n bara je ni eyi ta fi pari awon eto yi lo je opo lani awon iya wa ti won ta won je owo ti won fi ta won je na ni won fi gba owo lodo awon ero eleyi je nkan ti o boruju ibi ni a o mu iroyin tojo ete ni gule mo ki pe eku asiko wa oruko e temi omo yin aburin ta mo si Michel Dosumu alagba ti a mo si agbalaka Castro awon ni won be ni ori ero ti won je ki e ma ri wa gbo ibi kibi ti e gbe wa mo ki pe eku igbo wa je alafia ti oko mo ba ni kokan wa gbe abarika ojo ejima woni odigbadi
1: toujours plus proche de vous. Fraternité FM 96.